0: ayé àdélé ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́
1: The sky eptit emo FM eng MediaMax Waves app. Asi the sky inyoru tetutik tugul jeichame i-downloaden MediaMax Waves app nguno. Yutak inegei ole nyorchini keteshet ap emo FM. Eptit emo FM nguno eng ole imitei ag eng kasarta agetugul eng MediaMax Waves app. Isub tetutik tugul jeichame eng kasar agetugul. Downloaden MediaMax Waves app eng Play Store anan go App Store. MediaMax Waves app ole nyorchini emo FM.
2: MediaMax Waves, more sauti, more you.